0: Productions Sarain Stuarthóid agus Bunathóid an Cholachta Áirithe Sun. Nis, tá teachtaríocht taca histeachan sa, fian aimsir, i dhéanamh an hinnista gheine nuamh, dúirt Mícheál Ómaidir Tig, dá me fá ábalta bín liam an nulla ar dhiscint ón mórthar dubh in ún sian gur cuartha deich aimsire a bhí ann. Thasach sé ar a bhealach in é dhiscint a d'éirigh an téise gur míle maith agatsa a é stóra as a bheith chuin ar chuige haon a chuig trí in nuamh. Bhfuil comhghairdeachas chomh maith chéanna in is nuamh le Lucy de Hid a Cailín Gaelach na bliana sa ó chum an luachlas gael naomh bán agus bhain sí an dúis amach ag an gomórtas pelle ar hin deire seachtainna chun is tanta sa in nuamh Lucy bhfuil an tú taca a chlútain.
1: Tam gama gama sana kun sa shifin
0: ana vahinish abrilum ken sa stel shachtin vi gutsnu kad vi shule gut gil horha
1: di vi der shachtin in skogwin hu sanuma gal kumer morim blid in a trusna igil gara kumer mod morim pul al fishi sa skara vakta stoka shin lahun crack agus kumer quig milin na karkaun agus kumer susan shliv liag
0: ken I de vi shliv liag gobara
1: Oh, Neil, Liscom, kind of an Irish cuigum boss who is.
0: Ah, Neil and Dora Vlishin. On boss Marshall of Suashiv.
1: Neil have our draft is over to Nakar.
0: Ah, tig him. I guess on Comortis Fenig, Lucy, Abrilum Royalis, no one mean Agaliv Ledian Vugiv Guprivodach, no on their starch of Onivinch of Lefishkind.
1: Dvi Agaliv Ledian Vugang Aaron Saharan, as in son, Dvi says show or Shula Stoke. Aaron Downing, so to be in Kennedy and Aaron Saharan.
0: On ba. Agus, cadiad na kishna vigas na multoji urt?
1: The Carter kishna urin fui ar glob fain. Agus, fui soke on Cailín Gaelach agus an un gomórtas at ar siúlas cad soke a currency leis an gomórtas. Agus, Carter kishna urin ke hiad na hinsbrad at ar gwing in ar heil fain.
0: Agus cuir mé cheist hí an ort cé a thugann sporáidúit ar thaal go dí seo?
1: Is tócha mo gur thar colm tá sé códígrasach a colm tá sé hela de baith fao láthair agus is thagann sé bhaile le haid cléí i rinn tair i com as fó is fear dígrasach é colm is tócha is sporáid é go link léir bhaile.
0: An ben nacht as is sinna chlás. Agus cad a bhuais nó cadiad na féiríní beag a thugann sé bhaile leat tríos de bhua?
1: Tá corn size that was actually glinna corn size glinna das agam agus hugder on fresh das dom agus blahans kahenrod so tashi gras rodigan to horta valaling
0: Anna yes, agus fi'n bwyg yn efo bo, nair chwm yn caid yn y gweltach da, sy'n hiad chlyhe, ach ni chwod yr hyl yn y ieg sy'n yn un.
1: Nir yin, nir efo'n talo, sy'n lacri of agus ogus eich de fein on gweldog on fwcyn ty fer ar son mar tar coma, so fi'n taling, ta mar sasa dal o fal ar eno.
0: Sia, agus abryd o'n mialer dy ffos dy Lucy mar chokre?
1: Tom, ik ober mar chokre sgohon fi a hies in y dara sy'n dwi'n rhaid yn arms fel ohr. Agus fi'n ys printi sio cynnig sy'n un o'r stoke ni hyn gynna rodi sy'n un o'r lai Cailín gohara hym oes. Ac ta ni'n sgwyl gymorlam, fi'n mynd gymorthus gymynig. Agus dy fawr eich sy'n dyfwyr is spota ar panel na herin leis. So fi'n mynd ymwneud tawl sy'n rank ymlaenna as gwmwyr yn dar a hos o lawn.
0: E cocrwch dy ba?
1: E cocrwch, ie.
0: Agus cadw yn rodi yna fyr y cocr oil?
1: Dy bys yn rodi mwylis agus dy yna mae'r saith saith mwysi a yna fas like wgtwrs fyddi dwi'n sy'n gres
0: So mae'r sy'n sy'n rhaid yn arms ahon tŵw bwyl ty ffwt lwyminwch yn oed ar ys anna fa anna spesiwyl agus solaf o'ch tŵw slawn o gwein abryd o'n mwyaf yn awr o'n o'ch anna sy'r stoch i hyd eis aherin nhw dy dawnig
1: Cam i ar o'n chan manana sy'n arachtus i gofil sy'n cwyg agus is éir an nósin cé hí an tanan tair.
0: Ar éir an ní nósin cé hí, agus an cunas go an gualíisi á rásan á chanasan nú an cá gualíis an tárán sa dan giaduair a cé?
1: Dví sé, no, da cúla sé nuar a bhí fi Sean ag nana á canais, sin an giaduair a cúla sé.
0: Gohálinn, fel hámís chan éisteach dyn isleithe a Lucy, fe rin biogdeit, gyr mil y maha gwtsas a felin agus cohordach a slat